0: ìyẹn le o Ọlọ́run ṣeun èyí tó ṣẹlẹ̀ sí mi o kálùkù rọ́kọ fẹ́ o kálùkù rọ́kọ fẹ́ o ọmọ mọ́ mi ló kù àta pàdé lẹ́kọ̀ọ́ Ọlọ́run ti ẹ̀ ṣeun ó tètè rọ́kọ fẹ́ ó tètè bẹ̀rẹ̀ sí ṣàbí àmọ́ síwájú mi ẹ̀lú ẹ̀ kalẹ́ o ẹ jẹ́ ń wo díẹ̀ lára àwọn èèyàn tó wà lórí ojú whatsapp ń bí báyìí wọ́n ní good evening mr kọ́bí ẹ̀kú ètò owó ẹ̀yẹ abídèmí wọ́n ní kò proper káwọn méjèèjì kí wọ́n fẹ́ra wọn kí àǹtí yẹn kó fi ọgbọ́n kó fi ṣe wọ́n ní èmi ni ahmed adisa láti shaw garage kò sí aburú níbẹ̀ tara kí wọ́n kò sí aburú níbẹ̀ tara kí wọ́n fẹ́ra wọn ẹni yìí ni I'm listening to Carson Layo on Monday wọ́n ní whatsapp tẹ tẹkinisi náà ni whatsapp tó wọlé ṣe diamond ẹ ṣeun wọ́n sọ àwọn oògùn ìbò kan tí onítọ̀hún lè lò fún aran mujẹ o mr kọbínà ló ká o ẹ ṣeun o a bí wọn a sì bí àwọn dókítà náà léèrè torí wọn làwọn ti lọ sí ọdọ àwọn onímọ èyìnbó àwọn oníṣègùn òyìnbó ẹja gbọ́n ti ẹni yìí fi ránṣẹ́.
1: ẹ ló lóòótọ́ ẹ kalẹ̀ ẹ kú ètò ọlọ́run máa fún yín ṣe o. ṣẹ́rí èyí tèmi fẹ́ dá sí ni ti àbúrò ọkọ àti àbúrò ìyàwó tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn yẹn. ẹ̀wọ̀ to me o there is nothing bad in it. at least wọ́n respect àwọn ẹ̀gbọ́n wọn méjèèjì náà ṣe sọ fún wọn. tó ń bá sọ fún wọn tó ń bá kàn lọ fúnra wọn lóyún kọ́. So I don't think anything is bad in it. Kan fi wọn lẹ̀ kan yé kan express ara wọn.
0: wọ́n ní ẹ̀fíànlẹ̀ ẹ jẹ́ kí wọ́n express ara wọn. ok o àwa gbọ́ o àwọn náà ń gbọ́.
2: ẹ kalẹ̀ ẹ kú ètò ọlọ́run lẹ́gbẹ́ tó jẹ́ o ọlọ́run máa fún ẹ ọlọ́run lábẹ́ gẹ́gẹ́ bí obìnrin tó ní òun parí ìyàwó ọ̀rẹ́ òun.
0: ọ̀rọ̀ táwọn òye àwọn ohun tiwọn ìyàwó ọ̀rẹ́ bíi ti báwo ẹ ṣeun ẹ jẹ́ àwọ̀ ẹni yìí.
3: àkọ́bí ẹ kú ètò àìbámu rẹ ló fi padà kọ́kọ́ tí mo fi gbọ́n fi gbádùn ìní ìpè ní even your personal experience nípa nǹkan tí ẹ bá ń sọ ẹ máa fi ń sọ̀rọ̀ keep up the good work sir. sir I'm still on my stand wípé kò gbọdọ̀ fẹ́ra wọn. ọmọdé tó bọ̀
0: ayọ̀ bá mi rẹ́mọ̀ ni wọ́n mọ̀ fẹ́ra wọn. ọ̀rọ̀ mọ̀ ti fẹ́ di opinion poll àmà sóríire. hello.
4: ẹ̀lú ẹ̀kálẹ́ olóòtú.
0: ẹ̀kálẹ́ o ọlọ́run ní ìtukọ̀ rẹ o ẹ ṣeun.
4: ọlọ́run máa fún yín ṣe o.
0: àmì o àmì o.
4: kẹrin nípa àwọn àbúrò ọkọ àti ìyàwó méjèèjì yẹn. ẹni orí nǹkan tó bàjẹ́ níbẹ̀ o.
0: ok.
4: because wọ́n nífẹ̀ ara wọn ni. wọ́n dẹ̀ respect àwọn ẹ̀gbọ́n wọn méjèèjì náà ṣe sọ fún wọn. tí wọ́n bá pàdé nílé ìwé ńkọ́ bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ sí ńbẹ̀ tẹ́lẹ̀ gan-an nígbà tí ẹ̀gbọ́n wọn fẹ́ra bóyá kan nínú àbúrò sí nílé kò tiẹ̀ dáyàwó ẹ̀gbọ́n ẹ̀ mọ̀. tó tán dẹ̀ pàdé tán dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn tán fúnra wọn lóyún kọ́ ṣé wọ́n wá ní kó lọ sẹ́yún dànù ni. so kò sí nǹkan tó bàjẹ́ ńbẹ o. àwọn méjì gan ti sọ sẹ́yìn gan wọn ní àfi tó bá yẹ pé ọkọ ẹ̀gbọ́n yẹn bóyá ó ní àì fún àbúrò ìyàwó ẹ̀ ni tí ò sọ síta torí yẹ kí inú ẹ̀ gan tún dùn pé àbúrò òun fẹ́ fẹ́ àbúrò ìyàwó òun bóyá ìyàwó rẹ̀ ò dẹ̀ níwà tó dáná so ó lè máa jà fún yẹn náà.
0: tó dá.
4: so kán dẹ̀ má dọ̀nà wọn rú o kán fi wọ́n lẹ̀ kán má dọjọ́ la wọn rú.
0: ẹ ṣeun.
4: ẹ pé tó sọ.
0: adúpẹ́ adúpẹ́.
5: báwọn kan wọ ló ṣe kóró.